0: see me. Àwọn feminist wọ́n fẹ́ mi ni. Àwọn ọmọ jealousy mi, wọ́n fa wàhálà níta, wọ́n máa jealousy mi. Àwọn ọmọ Gucci Gucci, trap lọ ń jẹ Roddy Ricci Ricci. Àwọn ọmọ USA
1: pẹ̀lú.
0: Ó yá àwọn ọmọ Pablo tí wọ́n bá mọ̀ wọ́n ṣàfù. Tí wọ́n bá dẹ̀ mọ̀ wọ́n mọ Ramajago. Dáyọ̀mọ̀ èèyàn Samuel Eto'o.